yòkù ìjọba rẹ̀. Ó sì máa sọ nípa agbára rẹ̀ láti mú àwọn ènìyàn wá agbára rẹ̀ àti ẹ̀wọ̀n ago ìjọba rẹ̀. Ìjọba ayérayé ni ìjọba rẹ̀ yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.

àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkun ó sì gbẹ̀ka àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò.

ó lágbára ní ogun ẹgbẹ́ orí ìsókè yẹn lọ kí a sì gbé ìsókè yìí lẹ̀kún ayérayé.